a boyfriend telephone in the Oba radio news you know Asha Babio. What the news you know Oba? So I say, me kwa kwa computer di ama wa mwamo. Next time me bano, one in five bi angu pipa shu. Pipa shu ni di akani news you know Atram. Me do amu ina beko. Doctor ba omi adegita. Ọchẹ ọmọ bá náà sọ mú kìtà pẹpà mẹjì àti tù. Ẹ máa kọ dégẹta. Yà kọ yàrá mi àdúrà ẹbẹ fẹ́ ṣíà. Mí àmì yẹ driver mi ti fún ọ ní yẹ papa bills. Ẹdà pressure. Ẹdà ẹyí. African. Ẹdà James Sanje kúrò sún bèdí mi ti kàkà. Yà mi àdúrà ẹbẹ fẹ́ ṣíà. Na mi ti fún ọ náà bẹ́ẹ̀ kẹ́yẹ ní ìṣú nù. Chief mate. Ẹyẹ. Me money dino aba be bobe. Mr. Apa. Me ya me nyame ti obi be driver.